0: yi di
1: jọ. Bẹ́ẹ̀ni a, ufiri, ufiri.
0: Banki bẹ́ẹ̀ kwa.
1: Aha. Kẹ́ni fa so ìdìrà, ẹ̀ yẹ báàdì. Wúnà pa ara jíjẹ ojú sí pé.
0: Ẹ̀wà.
1: Ẹ̀
0: kòtẹ́ nà ntúwa, jíní ni nyinaa ẹ̀ fi rọ.
1: That's good.
0: A mi yẹ sọ ṣe wọ ọ̀nà ọmọ bẹ̀yẹ náà ma fi sùn ní wọ ọ̀nà ṣẹ̀ṣẹ̀ bí a. Ẹ̀ ṣe pavement ní bẹ́ẹ̀ kama. Mẹ́yẹ sọ ṣe ọbẹ̀ mana ẹ̀ kama. Òbí bẹ́ tún adìyẹ àmì ní ma wà. Yẹ sọ ṣe ọbẹ̀ po ṣiṣin wà áwọ̀ ọmọ akọ̀ẹ́ mọ̀. Ebi ayé ma mẹ́ tún
1: adìyẹ.
0: Ebi ọbẹ̀ ṣe ọmọ ìwé ìtùwọ́ bá náà tẹ̀tẹ̀ airport ayẹ́fẹ̀ bàtàdánù complain ní adé máa ní ìsúsú airport side wọ́n ní ẹ̀ nàìjíríà ó pié free airport ọ̀mú tún pié free kan ẹ̀nú ni ìhùnsọ́ ọmọ àtàkì fi ṣe nàìjíríà nà nǹkan náà ní nígú rough ọ̀hún ẹ̀nú díẹ̀ ìhùnsọ́ ẹ̀nú tún ṣe wà táàkì ẹ̀nú but díẹ̀ wọ́n táàkì wọ street ní sọ nídìí ẹ̀ style náà wọ́ yẹ nídìí mẹ́fà ní sọ ọ̀tún àsìkò ẹ̀ kíra òun sáàdé bí bá ṣe àwọn bẹ́ tírọ̀ díẹ̀ bá lè tànú yẹ dẹ̀ yẹn a sẹ ufra ń ṣe ní máa bó ń sẹ ọbẹ yọ ọkẹ ntún hún adé náà ó soso ẹni bẹ jẹ ìṣe ẹnà ní àwọn central market ní ètú yẹ ẹnà ẹyẹ yẹya ẹnum ní adé bá ti ìdú bẹẹbi a ẹ ó bẹ fà pin mo bá ti lẹta ní ọbẹ ń sẹ ẹbi ẹ nípa ní yá adé pápá ọwọ de a ó ń sọ ẹni bẹ jẹ ama adé náà nípa ní yẹ ẹyẹ náà ẹha ọ̀nà ọbẹ sàn sẹ ọ ẹha ọ̀nso sẹ ẹnà ẹbẹ bọ a ti dẹ ẹnu soso ẹ kọ ti mfuturo ni dẹ kakra hukum ẹnu dẹ. But I'm not sure. Yẹ yẹ Ghana ni yẹ problem ni nyinaa no sẹ sadeɛ no yẹ yẹ ne nka yẹ yẹ ne tika boss nka noa no no but ayɛ separate nti wodi free bo hyɛn sɛ wobɛ free bo hyɛn aba dwom ɔkɔhɛ wode ka du agye sɛ slow down koraa ansa na wodi free amadi a hɔ naa nso ɛba bepɔ gyanhyɛ no nso so bɛhwɛ ɛde sɛ medu nkɔfoɔ na ɛde anwea fele hɔ wodi free bo hyɛn ba no nkɔfoɔ na ɛde anwea fele hɔ bi sɛ yɛanyɛ ne check yɛanyɛ ne yie. Wodi wuram sɛdeɛ wokɔ adoa to ne nso a ɛnyɛ koro a bɔs woka wɔ fam deɛ ne wontumi mfa ɔgye sɛ 4x4 ɔho nti yɛ a ne du baabi a nka ne tickness no a ɔmode bɛyɛ ama yɛ no ti sɛ ɔyɛ awia wofoforɔ deɛ wokɔfo a ayɛ fɛ but
2: baabi
0: wɔ ɛnyɛ tick ɛno ne adeɛ ayɛ ana ayɛ yi kakra but ɛda mɛka ne sɛ wɔ mu nyina obi a try sɛ wobɛtumi ayɛ deɛ ɔyɛ nti wɔ mu yɛ nneadeɛ deɛ ndc foɔ ba yɛyɛ ɔmabɛbu afa soa me ɛfa ma asii hɔ nom wofa ɛfa anoma nyɛ hɔ wokɔ
3: Yeah, what kind of be a try? I mean, should I know what you're
0: doing? Boss, I check. It's wow, fun, and I'm sure it's music.
3: Yeah, what you mean, God?
0: I'm going to try.